0: nínú ìbà fún ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run wá sí báyìí gbogbo ẹ̀yìn àgbà yẹn ọmọ yẹn àbòrò yẹn àrẹ̀mọ́ ṣẹ́júmọ́ kẹyìn pé ẹ kú ọjọ́ ìní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje ọdún tá a mọ̀ sí oṣù agẹmọ ọdún ẹgbà ò lé mẹ́rìndínlọ́gbọ̀n mọ́ kí pé ẹ kú déédéé wo yìí ẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mọ́kànlá àbí aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú méjìlél ní ogun ní ojúlé ọmọ yẹn àbúrò yìí tí a mọ̀ sí michelle dosumare mọ̀mọ́ ṣẹ́jú ǹjẹ́ mọ̀ kí n pé ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àsìkò wa ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ sí ń lọ ọlọ́run ọba lókè kó rọ̀jò tútù sínú ìdílé ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ a ó lọ nínú olórin wa ètí àmọ̀ sí bàbá èkó ohun tí a fẹ́ nínú bà ní ọjọ́ ìní la fẹ́ sọ lórí ètò ọdún òmìnira gẹ́gẹ́ bí àwọn bàbá wa wọn ti ń ṣe nígbà àtijọ́ àsìkò yìí kí ni àwọn yàtọ̀ tó wà nínú rẹ̀ báwo la ṣe lè ṣe gbà kí ó lè múnádóko kí a lè máa gbé àwọn ètò alárugẹ nípa ọdún ilé wa orílẹ̀-èdè wa kí a máa gbé lárugẹ jẹ́ ìdí ni ti a pe ọ̀kan lára àwọn bàbá wa tí wọ́n bá wa ṣe ètò bí ó ṣe tó àti bí ó ṣe yẹ ǹjẹ́ olórin wa tí a mọ̀ sí bàbá èkó ẹ̀fọn sẹ́ni fún wa kí a tó tẹ̀síwájú ó ti yá o.
1: Odoro ila muro samba muto saten la muti bo on oku yo un awola tegi moloni opacha la ware bodo la difa odanda olu igbo dojo la miru titi moloni iwo lo pa odi bolonjo ki o wa pa mi loye aba eko mo gun ba so so te nje lori aye moloni iba. Iba mi go to

0: orúkọ tèmi ni Ṣàbí Àkápò Àbú.
1: Baba Ṣàbí Àkápò.
0: Àbú Abubakar.
1: Àkápò Àbú.
0: Bakar, président ọmọ Ncha.
1: Ẹnlẹ jẹ alaga awọn ọmọ Ncha nilu Paraku.
0: Ni Paraku.
1: Adúpẹ́ bàbá wa. Ẹkú ọjọ́ mẹ́ta.
0: Adúpẹ́ pọ̀.
1: Ẹkú àsìkò wa.
0: Ẹ̀họ́.
1: Tó àárọ̀ ọjọ́ Mùsùlùkù, a fẹ́ láti yí láti sọ̀rọ̀ ní ọjọ́ ìní lórí ọdún òmìnira
0: ta
1: máa ń ṣe ní olóde wa bíi tí a fi gbọ́ òmìnira lọ́dọ̀ àwọn aláwọ̀ funfun
0: bí
1: gbogbo olóde ló máa ń ṣe ọdún rẹ̀ ṣùgbọ́n a mọ̀ dájú pé ní ojúmọ́ kínní oṣù kẹjọ ọdún la máa ń ṣe ní olóde benẹ̀ tó a ṣe àkíyèsí pé láti ìgbà mélòó kan lọ jẹ́ ọdún ètí ṣe ọdún òmìnira yìí ẹ wá jẹ́ nǹkan tí a àtúnṣe gbígbà àtijọ́ mọ́ a fẹ́ bèrè lọ́dọ̀ bàbá wa jẹ́ kí ni báwo ló ṣe jẹ́gbà yẹn la fẹ́ ṣe àfẹ́ jẹ́ kí ẹ bá wa ṣàlàyé lórí rẹ̀ nígbà àtijọ́ báwo lẹ ti ń ṣe gbà bàbá wa sí àsìkò ta wàyí tí ẹ lè wí fún wa.
0: Lóòótọ́ ni àsìkò yé ọba gbàgbà expandance yẹ wo màgá àkútì lásìkò yẹ gbọ́gbà gbo màgá fi jọba ẹ̀ bẹ́ẹ̀ ká ṣe expandance bẹ́ẹ̀ ùtò ní ká bọ́ sínú ùtò yẹ à ń ṣe àsìkò yẹ ń paraku bí mẹ́rin náà ń gbẹ láti ilé prefet bẹ a gbẹ láti ilé prefet.
1: Láti ilé prefet.
0: Prefet. Nlẹ́gbẹ́ mẹ́rin bẹ. Bẹ́ẹ̀ à ń gbẹ ní ká gbẹ ní ká fi gbọ̀nà. Ìsàlẹ̀ lọ lọ́wọ́ sinagogo.
1: Ẹ wọ kankan bí.
0: Nǹkan yí padà.
1: Ẹ wo ẹ̀rọ tàbí sọ̀rọ̀. Ọ̀rọ̀ àtẹ̀síwájú.
0: Nǹkan gbà bẹ̀. Wà á fi lọ ní wà á kájá lọ ní gà. Nǹkan gbà ń gà wà á lọ. Nǹkan fi wá nílé ọba màgá.
1: Ń
0: pè bíyé.
1: Nígbà àtijọ́ nù.
0: Látọjọ́ nìyẹn.
1: Ẹ máa ń kúrò ní ilé ajẹ́lẹ̀ tí a mọ̀ sí mẹ́rin.
0: O ṣeun.
1: Ẹ máa ń gba ilé gómìnà tàbí ní
0: pẹfẹtì yìí. O ṣeun.
1: Ẹ máa ń káàkiri.
0: Ege mẹ́lẹ̀ à ń gbà. Nǹkan fi lọ
1: ní. Ẹ fi wíká ẹ wàá padà wá ní ilé ààrẹ olóde tí a mọ̀ sí màgá.
0: O ṣeun.
1: Nígbà yẹn.
0: Lásìkò yẹn o. Kúnukún ń pẹ̀lú kíní ẹ̀ ní.
1: Àsíá.
0: Àsíá tẹ̀ orúkọ kúnukún kan wà ní ẹ̀kọ́ ìlú Kórówá ń tẹ̀ ní.
1: Gbogbo àwọn gbẹ́gbẹ́lẹ̀ kọ̀ọ̀kan.
0: Bẹ́ẹ̀ mo sọ.
1: Wọ́n máa ń wá láti ṣe ayẹyẹ yìí.
0: O ṣeun.
1: Ẹ máa ń kọ orúkọ báli jẹ́ àwọn ẹgbẹ́ Bantẹ ni, àwọn ẹgbẹ́ Manigiri ni,
0: pátápátá,
1: àwọn ẹgbẹ́ Dio ni, àbí ẹgbẹ́ Okunfo ni, àbí
0: Mọ̀tẹ́wọ́.
1: Pátápátá
0: kíní ẹ̀ ní ẹ̀kọ́ ẹ̀ ni à ń ká ń jó
1: ẹ máa ń jó
0: kó wà ń jó ẹ̀ ní
1: ijó ìbílẹ̀
0: ijó ìbílẹ̀ nàfún ń ṣe wá lọ lásìkò màgá tónú kíní ọ̀gá tọ̀hún
1: òmìnira àbí
0: onítọ̀hún òun kọ́ onítọ̀hún
1: tani yẹn
0: ṣògùrọ̀ àbí báwo lè ń pè é àbí àhómàdégbè.
1: Àhómàdégbè.
0: Ní òun náà wá jẹ a máa ń ṣe pèmí ewùtù yẹ bẹ́ẹ̀ tọ́nú kerekúkọ àgbọ́ba. Àsìkò yìí kerekú gbọ́ba ẹ̀ kerekú ni ó dá ó ké gbọ́ba yẹ ẹ̀ òun ni ó ṣe ó dàǹdí. Bẹ́ẹ̀ sí à ń pè bí à ń ṣe ọ̀hún ṣe pèmí ewùtù lónìí ẹ̀. Bí ọ̀gàrà. Kerekú ni ó dáa. Kerekú ni.
1: Òun ló dáa lẹ̀.
0: Àsìkò tẹ́lẹ̀ ní mẹ́rin níbẹ̀ là ń ṣe défilé. Níbẹ̀ là ń bẹ̀rẹ̀ défilé là fi wá ń gà fún wá ń pè bí yé. Lóní tó òun ni kerekú ni a kò lè gbàgbé kerekú. Torí nǹkan tẹ́lẹ̀ yé ọba gba àṣeláyé bíi nìyẹn àsìkò tẹ́lẹ̀ yẹ obì okirun

0: owó orun àpò kan àpò kòkun ni wọn sún.
1: Owó irun.
0: Owó orí.
1: Owó orí ẹ̀mpó.
0: Ẹ̀mpó. Okùnrin àpò kan ni. Obìnrin àlùfáà méje ni.
1: Pọ́n méjìdínlọ́gbọ̀n.
0: O ṣeun. N gbà yé ẹ̀sìpàdánsì dé ni màgá ní àpítí. Àpítí ní pẹ́ kò ní nǹkan ká lọ bẹ́ẹ̀. Ó dun obìnrin ìyànà jẹ́ ń ta wa ọ̀nà lè fún wa nà bí wa.
1: Àpítí ló wí bẹ́ẹ̀ yẹn.
0: Àpítí là ń tọ̀bù wọn là ń yàgbẹ́ sí ara wọn. Ó di obìnrin kò gbọdọ̀ san owó orímọ̀.
1: Owó orímọ̀.
0: Bẹ́ẹ̀. N bí obìnrin kò fi san owó orímọ̀ nìyẹn.
1: Njẹ́ ní ìgbà àtijọ́ àwọn obìnrin wọn máa ń san owó orí.
0: Là
1: ń pè ní ẹ̀mpó.
0: Ẹ̀mpó.
1: Ní pọ́n méjìdínlọ́gbọ̀n.
0: Kò méjìdínlọ́gbọ̀n.
1: Àwọn ọkùnrin ní àpò
0: kan.
1: Àpítí ló wá dé lẹ́yìn ìgbà tó gbòye ló ní kò lè rí bẹ́ẹ̀.
0: Ó ní kò lè rí bẹ́ẹ̀.
1: Àwọn obìnrin wọn jìyà lọ́dẹ̀dẹ̀ àwọn ọwọ́ ènìyàn.
0: Àwọn ọmọ tí wọ́n bí. Àwọn máa ń gba ní oyún fún wa. Àwọn lè fún wa fún oṣù mẹ́sàn-án. Àwọn kó tún bí wa bí wọ́n tó bí wa ní ọ̀pọ̀ wa à ń tọ̀bù wọn. Nǹkan yìí àgbẹ́ sí wọn la. Ó di falẹ̀ obìnrin.
1: Wọ́n mọ̀ fún wọn.
0: Ó di
1: wọn tún sanwó orí mọ́. Bọ́yá bí wọ́n bá kùn tí wọ́n tún san ni wọ́n máa lé àwọn tí wọ́n ń ta wàsàwàsà káàkiri àbí tí wọ́n ń ta wáké. Wọ́n máa lé wọn káàkiri kí wọ́n gbowó orí. Tó
0: nǹkan
1: ayé lọ à ń tọ̀.
0: Bẹ́ẹ̀ ó di bẹ́ẹ̀ ọ wà ní torí bẹ́ẹ̀ ti àsìkò tẹ́lẹ̀ ní àsìkò ùtù oṣù mẹ́jọ ọdún yìí.
1: Oṣù kẹjọ ọdún.
0: Oṣù kẹjọ ọdún náà bẹ ni nǹkan pàdé kúnukún ní bàdírọ̀lù ẹni. Bàdírọ̀lù kúnukún pẹ̀lú ìlú ẹ̀ nǹkan kó kọ́ lọ.
1: Ẹ máa jó lẹ́ máa
0: mìíràn. Njó nǹkan di gàngàló.
1: Ẹ máa ń di gàngàló.
0: Gàngàló nǹkan jó jìpò nǹkan jó gbàjà. Lásìkò tẹ́lẹ̀ kò jẹ́ bẹ́ẹ́ ayé wa dín sí nǹkan yìí à ń ṣe tẹ́lẹ̀ níbẹ̀. Ó di ọlọ́run kọ́ jẹ́ ni ayé nǹkan ẹ̀kọ́ yín padà ń rí fún wa.
1: Kò yín padà ní rere.
0: Ọlọ́run máa jẹ́ ojú kó tì wá. Ọmọ wa ọ̀nkọ́ tẹpa ọ̀nkọ́ tọ́ sí ààyè àgbàlagbà ni ọ̀nkọ́ rere lábẹ́ ayé. Nsìn nǹkan yẹn ní ọmọ ni káfọ̀ nífò à ń dànù dànù dànù káké ponìyàn ká gba pupù ká kọ̀ dáa. Ọlọ́run kò bò wá láti.
1: Kí ayé kó yín padà fún wa ní rere.
0: Rere.
1: Gbogbo àwọn ṣekúṣe kí ọ kásẹ̀ ńlẹ̀.
0: Ìdúpẹ́ fẹ́ ọ̀pọ̀.
1: Ọ̀dà bí a ṣe ń wí bàbá wa ṣàbí akápò àbú.
0: Náà.
1: Àgbàlẹ̀ jẹ́.
0: Bẹ́ẹ̀.
1: Tí ẹ ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún òmìnira ní ilẹ̀ ayé.
0: Bẹ́ẹ̀.
1: Bí a bá wò ó ṣé èyí tí ẹ ṣe nígbà àtijọ́ nígbà àpítí ìgbà ìgbà màgá ìgbà màtékèrè kú ìgbà ṣogoló ṣé àsìkò ta wà yìí kí ni ohun tí ẹ rí sí gẹ́gẹ́ bí ìyàtọ̀ tí àbí ohun tí wọ́n ti ń ṣe nígbà àtijọ́ tó dé ohun tó da tí a gbọ́dọ̀ gbàgbé tí a gbọ́dọ̀ mú dání gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe nígbà àtijọ́ tó da tí a lè máa ṣe ní àsìkò ta wà yìí.
0: Ní sìn gẹ́gẹ́ bí ọ̀fọ̀ èmi kò lè nǹkan tí kò fọ̀ ní bẹ́ẹ̀ ni nǹkan ṣe ń sìn kéèké ọmọ ọkọ̀ mọ̀ bọ́ba ó akọ̀ mọ̀ náà yé bí wọn kùnùkùn ń dàtẹ̀ ń dàrà àti yẹ̀wò bí ní bọ́ fọ̀ nǹkan fọ̀ ní jọ́ mi ṣàfà gbanú ẹ̀ kò nà ọmọ òní o bọ́ ń fọ̀ nǹkan fọ̀ ní kéèkàn kéèké ǹjẹ́ wọ ọkọ̀ mọ̀ ní nǹkan kan sí ni bọ́ba ń fọ̀ fẹ́ẹ́ ní ọkọ̀ gbọ́ tó òde òní ọlọ́run níkan ni kò bò wá láti ni kò bò ọmọ yẹn láti báko tí bẹ́ẹ̀ ń gbẹ̀yìn wọn kà á dá ń fọ̀ fẹ́ẹ́ ní.
1: Ọ̀dà ǹjẹ́ kò sí ohun ìyàtọ̀ kan tí ẹ lè wí fún wa tí a lè mú ṣe ní àsìkò yìí sí àsìkò ìgbà yín lọ́hùn-ún ẹni àwọn ijó ní àwọn ìlú kọ̀ọ̀kan lẹ máa fi ń lọ ní ayẹyẹ ọdún òmìnira tí a ń pè ní independence yìí.
0: Bẹ́ẹ̀.
1: Ní àsìkò yìí ṣé ó tún yẹ kí a máa jó ijó náà àbí gẹ́gẹ́ bí àsìkò ti ń lọ.
0: Wí ó wà ní ká jó ijó náà ni ká mọ̀ ní ẹgbẹ́ yìí ìran yìí ijó tí wọ́n ní yìí ìbò ijó wọn ní lọ́tọ̀ lọ́tọ̀ ó yẹ. asiko tele mfo fe anti gangalo ninka ba di gangalo ton ninka ye eni jipo nko wa nka jo jipo nka jo gbaja ni gbogbo nkan nsi nkan kan ko to asibe o na ye wa di cream
1: abi
0: to eye ngbe eni kan a ka ti agbalagba ya kubo dede on a ka ti ko fo ni a n pa che fun omo kan omo na n pa che fun anzi
1: abi
0: ngba ya laju fun ana gbe won sin lewe na mo we wo bo ba e obi won oko oko lo lewe oko mo we bon nko on fo nko fo no sagbanu e ko be ke omo bon donc a fo gbegun na woju an woju aye
1: an woju aye
0: mm
1: to eh bi won ba ti egbore si awon obi a ni fun sile ki won ma ba lo ba won o ye ki a ma te amo te so yin fun oni kilo baya ojo waju won wa yin pada to sibe sibe eh gbugbu awon ti won gbua ninu ile ni ojo ini ati nsoro lori eto odun ominira ta ma se ti oledo bene gba ominira ati asuko mi lokan lo ti ati nso dun yin eh gbugbu en ti en gbo wa ninu ile baya ni o nkan ta ti wi fun wa lori ajodun yin ti ati mura sile ni ojumo kini osuke jo odun ta fi se odun yi ni laipe ojo lati nso nipa re baya yin ti egbe ninu ile ti en gbo wa lori to yi eni ori ofe lati je ki e da si abi ki e fi kun fun wa lori ohun ta ti nbere abi eni ohun kan lati bere lodo baba abi emi na ti mo nba yin soro lowo lowo je ele pa lori awon ero wa ita mo si 01 45 86 00 abi ki e pe ita mo si 01 44 24 44 44 ani 01 45 86 00 abi 01 44 24 44 44 ti e fi da si to wa a o te so inu lori wa die boda wa baba ikwaji foto da senu o ti ya o

0: καλέ. Καλέ, Αθενική. Α, κουκουρουκού. Κουκουρουκού. Τι να βγει. Μονίκη, γιατί έτσι, νάνι. Κι μπαμπά το άμπε, ούκου είσαι, ούκου ατούσε. Bàbá tó wà ń bẹ̀ yẹn à ń kí okú àtúnṣe ọlọ́gọ́ ọ̀hún lọ́wọ́.
1: Àmì àmì rabi àti àti ẹ̀ náà.
0: Àti ẹ̀ náà. Ọlọ́gọ́ ọ̀hún lọ́yìn
1: ní kápàdé. Àmì rabi.
0: Àkùnú bẹ́ẹ̀lì kì í ni gbogbo ọ̀pá ọ̀ kọjọ́kọ́ ní ìyàtọ̀.
1: Bẹ́ẹ̀
0: bá ń tó ẹ̀ náà.
1: Bẹ́ẹ̀.
0: Ní ìsín ayé wà lónìí ṣe máa mẹ́ ìsìn ọmọ.
1: Bẹ́ẹ̀ ni. Lefo fún ọ ní ọfọ bẹẹ. Na mẹ́sì náà mọ̀. Bẹ́ẹ̀. O ti fọ́ pa.
0: Ọba kí papa tèlé ọlọ́kọ̀ jẹ́ ní kọ́ lọ níwájú.
1: Àmì àmì.
0: Ó dìgbà náà ń sáré kí àpò ni yá gbọ́ òun bọba wa ọyẹ ní ká já sí ilẹ̀.
1: Bẹ́ẹ̀ àfọ̀pọ̀ta ìdúpẹ́ fún ẹ ọlọ́run kó wù ẹ́
0: ọlọ́run kó wù wápọ̀
1: ọlọ́run kọ́ jẹ́ èmi kó gù ọlọ́run kọ́ jẹ́ nǹkẹ́ tẹ̀lẹ́gbà lẹ́nu ọlọ́run kó máa jẹ́ ká ikú ọ̀kan ikun ẹnì kẹ́sí ọlọ́run máa jẹ́ ká sí yín ìdúpẹ́.
0: Ó dìgbà
1: dé ọ̀wọ́ ó kẹ́ ọmọ yẹn fún un fò.

0: ọmọ òdòdó alájẹ olólùfẹ tó ń pè lótò ẹ kalẹ.
1: ọba alẹ rẹ wa dada.
0: bàbá wa kí lorúkọ wa.
1: orúkọ wa ni alàgbè sòdí.
0: alàgbè.
1: sòdí.
0: alàgbè à ń gbọ yín.
1: sòdí sòdí kéti sòdí ní ẹni nǹkan jẹ alàgbè ń kẹ.
0: a gbọ yín dáadáa gbóhùn sókè dákun.
1: alàgbè sòdí ni. wọ́n nípasẹ̀ òmìnira yóò àti ká yá àwọn àìsí. Wọ́n bu ohun ẹ̀ sùn. Wọ́n kí ẹgbọ́n mi yọ wà láti ẹ̀bẹ̀.
0: Wọ́n ń gbọ́ yín.
1: Dọ́kà ìgbà ìfì ẹ̀rọ òmìnira yóò àti ká ṣe nù. Àti bá ń jẹ́. Àti kọsẹ̀. Lọ́túbú. A kò lè dìde mú.
0: Àti kọsẹ̀.
1: Àti kọsẹ̀. Àti ndí àlọ́ túbú dẹ̀ a kò lè padà mú.
0: Nítorí kí ni? Ibo la kọsẹ̀.
1: Ṣé lóní. Ṣé a fi ọmọ àwọn náà lọ̀tọ̀ ni? Ẹ bá ọmọ àwọn lọ̀tọ̀. Ṣé bá ọmọ àwọn lọ̀tọ̀. Wọ́n ọmọ àwọn lọ̀tọ̀. Ló gba ìgbà ayé ìgbóná ọ̀wà ni. Alọ̀ṣe ọjọ́ òmìnira rẹ̀ ń kí síra ṣẹ́gun. Wọ́n á ti ń ṣe é ní ìgbóhùnjẹ pàṣẹ máa ń lọ kẹ̀kẹ́ lọ kẹ̀kẹ́ lọ kẹ̀kẹ́ ní àìsíra gómìnà. Ṣé kérékù ka ṣe ìwé bí ọgọ́fọ̀rí jẹ pàṣẹ náà ṣe ó ṣe ṣe lọ́pọ̀ ọgọ́ sì ṣe òmìnira iṣẹ́ yóò wà. Ní ti department ọkọ̀ papọ̀ ni wọ́n kó ṣe gbèsè lẹ̀ lóòótọ́ ṣe.
0: Wọ́n máa ń ṣe káàkiri àwọn ìpínlẹ̀ àwọn gómìnà.
1: Láti gbà mọ̀ wà á paraku bí rẹ̀. Láti bí ẹ̀jẹ̀ rẹ̀ náà ń ṣe àǹtí à ń bẹ̀ sí ṣe gbèsè lé rẹ̀. O fẹ́ bí ìṣe wọn lọ sí àti mọ́tò wọn. Wọ́n lọ sí gbígbà mi ni omi ọjọ́ ìlú ni ọkọ̀ jẹ́ iṣẹ́ mi ni wọ́n kọ̀ tẹ̀ sí. Wọ́n kọ̀ tẹ̀sí tẹ̀ wọ́n lọ kẹ̀kẹ́ wọ́n kó jó bó ni yóò lọ onílé ọkọ̀ tó wà tẹ̀ kí ẹ̀ nìní títí o ti di dé mi láti dé mi sẹ́ẹ̀dì ọ̀pọ̀ yín láti dé mi sẹ́ẹ̀dì àkọ́ tẹ̀ láti mú àkóso lè dìde mú.
0: Bọ́n ó dáa ẹ ṣeun bàbá wa. Báwo la ṣe láfẹ́ àti ń béèrè báwo la ṣe kí a padà wá lórí àwọn ohun tí a ti ń ṣe tí ó jẹ́ ohun tó wúlò bàbá wa ṣe àlàyé fún wa kápò.
1: Kò ní ṣe ṣébó tí kò jẹ́ ṣé ní nígbà àdígbé ara. Ìjẹ́ kòrí àjẹ́bẹ̀ ìjẹ́kẹ́ bá ilé ti pín ara ẹ̀.
0: Kò sí ohun tí kò lè ṣeéṣe bàbá wa ọ̀dà kí wọ́n pè. 0144-44-44 àbí 0145-46-00 lẹ́fì dáṣẹ́ tó wà ní àsìkò yìí. bàbá wa bù jẹ́ àti nílé báwo ni a sì lè ṣe gbà láti tún àwọn ètò yìí ṣe bàbá ṣe pé ẹ ń gbọ́ wa bàbá wa bù.
2: mo gbọ́ mo wà ní ìjọ
0: àwọn bàbá wa kápò wọn ní kò lè
2: ṣe ṣe wọn gbogbo ẹ ló ń
0: gbọ́ ṣohun kì í ṣe pé ó bàjẹ́ pé àsìkò gbogbo àsìkò pẹ̀lú àsìkò rẹ̀ ni ìgbà kan pẹ̀lú ohun tí a ń ṣe ni ìgbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí àpítí wọn ń ṣe nígbà wọn báwo la ń pe
2: ìjẹ́
0: màgà wọn ṣe pàtẹ́kẹrẹ kú àbí ṣogúlò wọn ṣe ẹ̀bùnú náà ṣe àdóńdé wa ṣe.
2: àwọn máa dégbè.
0: sí báyìí bí ìjọ ṣe ń lọ bẹ́ẹ̀ la bí ìlú ṣe ń lọ la ṣe ń jíjó rẹ̀ àní ohun tá a ti ń ṣe nígbà yẹn báwo la ṣe jẹ́ kí ó padà kí ọba lè rọ̀ wá òun náà la ń béèrè jẹ́ kí agbára olùfẹ́ kan lórí tó wa ẹni tí ń pè bàbá wa a ó tẹ̀síwájú.
2: Nǹkan wà bẹ̀ gbó èmi yìí bẹ́ẹ̀ o kò rí àfọ̀ àlàgbè fọwọ́ àǹtí yẹn bó fọwọ́ ọjọ́ àfọ̀kan pàtàkì kéṣe gbowó nfọ̀ bẹ́ẹ̀ àsìkò à ń ṣe nǹkan yẹn tẹ́lẹ̀ ojú kọ̀ lábẹ́ ọ̀la yìí gbogbo ònà àǹtí yìí ni wọ́n di akọ̀wé káàdì kọ́là bẹ́ẹ̀ wà ń lọ bó ti pàdé gànáfẹ́rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ kò lè kí kó mú kíá kó fi jù bẹ́ẹ̀ bata yo bo ko wo bata se te pelu ti egbon e ngba e ko bade ko pe pe ni egbon
0: mhm
2: bon kini e lo ni to ni nkan e a nse tele a nfo ni ka pade ni kan konjo nka konjo ni ni bo enu oyinbo npe ni antelema nbi be se nfo
0: eh a lo ni practice
2: ni nka konjo
0: a lo ni gbalẹ
2: mhm gbalẹ fu ka fu defe niyan ka fu digrele de mhm bon ni a nke nko yon tele nisin ko to si be o bo ku omo enikun ni ka joko on ko ka ko te ka ko mo njo o ka re enikun donc ayi nka e ko lo be tele o omo omo ni ona ba aye je ko je ni aye no ba je to yin bi ojo hun bo e nbo ojo hun bo e nbe ni bo tegbe nbo otupa nle nbe ni le tegbe ko yin ki apada
0: ko yin pada
2: yo olohun kesi e bo kesi ni olohun se fo nle yin ti suru bo je suru e oni ko si nkan e omo edan ko che ko kaja suru e be ni ko nu hun dara kun ni nko de nko dance kun o che fine suru ye no je ntaju
0: o se koko
2: o dibe nkan yon ave omo onko wa pada
0: to
2: ba ko je be ko chi ni nkan tele kun ko wa o omo on ba je lo
0: abi ohun tele kan tun le wa mo gege bi pati jo mo o ti lo ti lonu
2: nbi wa ba pade wa ba pade lokun ni bi lo sa
0: abi
2: o
0: Oda oda seun baba kapo abusha bi akeyin sibe sibe bawo ni baba bawo le se ro pe odun to wa yi to nbo yi bawo ni e ro pe ki a le se ki o le yayi die bi ko ba ti e dabi igba atijo sugbon ki o le yayi ki a le sora po tori pe o lede wa je pataki agbedo gbe laruge
2: dem
0: ki a gbogbo ile agbaye le mo pe a ile bini ti sodun ominira
2: be
0: bawo ni amora wo la le gba awon olori ki a le fi se ki o le fi ya wa bawun
2: merci ye yo fo wa nsin yen a fo dada na fo to eni kon joko mo
0: eni
2: ke se gbo mi eni kon joko mo nisin ogan wa president Suberu ni legbe kan nu o wa ni ko mo ben ka ti wo ka ya o imi
0: baba baba e fori ji baba won ti yorun
2: mo so be
0: baba Suberu wa le ri awon mo abi ko je ni
2: Suberu
0: abi ko je ni ni ala
2: eh
0: ah ki olu adele le re fun baba Suberu David
2: ami ami ko tu si labe aye mo
0: won ti wa odo baba
2: o ti yoke ohun o di derun le o yoke ohun
0: eni
2: Allah
0: ki gbogbo ibi tara ibatan gbogbo awon idile pe won ko alafela baba
2: Olorun ko gba leru
0: eh
2: Olorun ko wa kore fun
0: eni e ba ti ri ki le fe wi fun bi ba ti boya yo ma gbo ni bi to gbe wa
2: ni
0: e fun atose
2: ma fofu ni ko fofu eni ti abeun ne emgun kilo fu eni ncha manigrin
0: abi
2: ni dasa ni ka ojo ye gege be anke tele ni ka bo ka pade no mo won onko
0: ki ko ni gege bi ase se nigba tujo
2: mo
0: to bi ti odun ta wa e tele sese boya e tin se to
2: no bo wa
0: yo le sese to ni bi ojo sunmo
2: ojo ti wole
0: si eni ta le pe ni se mai ki o le si a le lo ni gbale ki a fi se le yen
2: iyen ko to si mo
0: o to je pataki ni pe gege bi awon lori lede wa won se fe la se se
2: be
0: tori pe bi won ba ni bayi ni won se se won gbono fi won gbono fi ala si ki won fi eto si ki won fi lana dede si
2: a wa nbe
0: eh bi won ba ni bawo la se bayi la se ko le ye wa lana na ni a tele ani da se fun ra wa
2: ani
0: lo se ti won pe lo to wa
2: be
1: e kale o
0: ya ba bi baba ki loruko wa
1: baba ni o
0: ki loruko wa
1: Urbain.
0: Urbain.
1: Eh, mo ni pe on je popo isana o wa ku omo isana ka to ni o fi fe dana ta lo fe dana eh ọjẹ gbogbo ìṣáná complete tán ó wá kó ọmọ ìṣáná oníkẹkọ láfi dáná iná náà kò gbà báwo ni a máa ṣe iná máa gbà ó bọ lọwọ ọlọrun.
0: Ẹyin ọ̀dọ́ ṣé ẹ lè gba àsìkò yẹn kí ẹ fi gbé lárugẹ ni gẹgẹ bí àwọn bàbá wa nígbà
1: àtijọ. Àlẹ́gbẹ́ àwọn tí wọ́n máa gbé wọ́n wà ń bẹ̀ yẹn wọ́n ti jẹ kòkò ìṣáná ìlú rẹ̀ ti ta dùkúmí dùkúmí ní pa wọn.
0: Ó dáa
1: dùkúmí ní pa wọn lọ.
0: Ó dáa wọn ni kòkò ìṣáná àbí kílẹ̀ wí síbẹ̀síbẹ̀ àdìgbàlà yẹn ìmọ̀ bàbá wa ibẹ̀ ṣùgbọ́n bàbá wa jẹ́ kí olúwa fún wa ní àlàáfíà kí ẹ̀mí ni kò lè ṣe ọ̀pọ̀ láyé àti àlàáfíà àti àwa náà ohun tó jẹ́ pàtàkì ni pé kí a tún yáyà ní ọjọ́ ọ̀hún kí a mọ̀ dájú pé a ti ń gbé ọdún wa lárugẹ ọdún mi ilẹ̀ ìbílẹ̀ lárugẹ kì í ṣe ẹnìkan la ń ṣe é fún ara wa la ń ṣe é fún orílẹ̀-èdè wa la ń ṣe é fún jẹ́ ẹni tó bá ráyè gẹ́gẹ́ bí àwọn aláṣẹ ajẹ́lẹ̀ wọ́n ṣe pàṣẹ rẹ̀ sí àbí àwọn gómìnà wọ́n ṣe pàṣẹ rẹ̀ sí àṣẹ wọn náà ni a tẹ̀lé kí a fi ṣe kí ó yẹ wá bí ó ṣe tó àti bí ó ṣe yẹ jẹ́ olùwàkójẹ́ kí ọdún náà kó bá wa láyọ̀ àti àlàáfíà àkí bàbá wa akápò jẹ́ṣà bí àbú tí wọ́n fètò wa ní tinú ọjọ́ ìní ọ̀dà kí ẹni méjì àbí mẹ́ta bàbá kí a tún ká ṣètò ńlẹ̀ ẹni méjì àbí mẹ́ta tẹ́fẹ́ kí bí a ti parí ètò yìí.
2: Ọ̀dà ẹ ṣeun nísìnyí kí ẹni ẹmẹ̀tsọ́ mi jẹ̀nẹ́ẹ̀sì hàn nípa kó mọ bàtẹ́ apá àsì ló gbá nkókò bọ́ọ̀bẹ́jà gbalò kí gbogbo wọn pátá ọlọ́run kó fún wọn lálàáfíà ọlọ́run kó jẹ́ ẹ̀mí wọn kó gù ọlọ́run kó yín ọ̀kà wọn padà ẹ̀mí kí ọlẹ́gbẹ́ mi jàǹdàǹsú nípa kúbi ní làlágà bí náà wà kọ́ àlàáfíà kọ́ wa fún un.
0: Adúpẹ́ bàbá wa ẹ ṣeun jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àwọn afásikò yìí àwọn náà ta fi kí àwọn wọ̀nyí gẹ́gẹ́ bí àwọn bàbá wa tí wọ́n bára darí ètò ní gbogbo àwọn ọjọ́ láwọn ètò ọdọ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àgbòrò yìí àwọn tó fasábà bíyàwó akínwọ́n bàbá wa vincent nílùú mọ̀nà lọ́hùn-ún akínwọ́n vincent olú akí gbogbo yín pátápátá bàbá wa alhaji bello jafaru asọ́nlákọ́lẹ̀ yànlá ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta àwọn wọ̀nyí tí wọ́n dá sétò ní gbogbo àwọn ọjọ́ olúwa alágbára kó fún yín ní ìbùkún àti ayọ̀ bàbá wa gani amusa akínwọ́n alhaji alifosin akínwọ́n olókè dàmà lọ́hùn-ún afásikò yà kí bàbá wa jẹ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta bàbá àfíjì dáadáa rí akárí bàbá fílẹ̀mẹ́ ìyàwó ti ń gbà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àgbà tí wọ́n ṣe ìgbàtújọ́nù kí ọlọ́run ọba lókè kọjá kí ẹpẹ́ fún wa jù báyìí lọ nínú àlàáfíà àti ayọ̀ àwọn afásikò yà kí gbogbo àwọn tí wọ́n bẹ nílùú bìtì lọ́hùn-ún bàbá wọn jùlọ tí a mọ̀ sí jàǹgbó adrien akínwọ́n ẹ̀kọ́ àlejò ọjọ́ tó kọjá jàǹgbó diedone ọ̀kan lára àwọn òṣèlú tí wọ́n ń ṣe olùdarí gbẹ́gbẹ́lẹ́nu tí a mọ̀ sí conseil akin àníwágbàgbé dimo akin francois ọ̀rẹ́ wa pàtàkì pàtàkì nílùú bìtì lọ́hùn-ún jẹ́ pdg ilé ìtura ilé ọtí ilé ìjẹ oúnjẹ tí a mọ̀ sí ọpẹ́olúwa nílùú bìtì rú àti gbogbo yín pátápátá o ẹ̀kú àsìkò yìí jẹ́ ibi ni a ó mú ètò ìjọ tẹ̀ nígúnlẹ̀ mọ́ kí n pe ẹ̀kú àsìkò wa ọlọ́wọ́ balókè ọba ọláàbí jẹ́ kó fún wa ní ayọ̀ àti ìdùnnú a ti parí àwọn ètò yìí kò sí ohun tí a tún lè wí mọ́ ó dá jẹ́ nínú rẹ̀ a ó fi lọ lórí ìkéde kékeré kan tí ó tẹ̀ wá ní ọwọ́ tẹ̀ láti lọ ní ṣókí torí pé àsìkò ti ń lọ a ó kọ́kọ́ lọ nínú rẹ̀ jẹ́ ẹ foríjì wá kí ohun tí a ti ń bábọ̀ yìí kí ó lè lọ bó ṣe tó àti bí ó ṣe yẹ gbogbo ẹyin tí ẹ ń gbà lórí tònújọ tèyí tí ẹ lè dá sí akíbaba wa kòkòrò kóríbẹ àti nígbàgbé alàgbè akí ẹyin náà ọba lókè ọba aláwọ àbí kó fún wa ní ayọ àti ìdùnnú ọdà jẹ ìkéde yìí tí ó tọwọ wa tó jẹ ìkéde ìtúfọ àti ìnáwó tí gbogbo àwọn ẹyẹ bíi zomahun ti ilé àpàgbẹ gbogbo àwọn ìdílé bàlàró jẹ́ ti dàsàzùmẹ̀ àwọn ẹbí taraí ìbátan pẹ̀lú omi jólójú ìkẹ́dùn ni àwọn fi ń túfọ̀ ìyá yín àbúrò yín àná yín ọmọ yín jẹ́ ti ọjẹ́ olú anípè ìyá ńlá yín tí a mọ orúkọ rẹ̀ sí zomahun sedami antoinette tí ń ṣe ìyàwó balaro jẹ́ ti ó jẹ́ olú anípè ní ojú ọjọ́ bọ̀ tí í ṣe ojúmọ́ kẹrìndínlẹ́ni ogún oṣù agẹmọ tí a wà yìí lẹ́yìn ìgbà tí ọdún rẹ lọ bíi mẹ́rìndínlọ́gọ́rùn-ún kí o tó jẹ́ olúwa ní pé jẹ́ gbogbo ẹ̀yin tí ẹ gbọ́ tẹ wá tí ẹ gbàdúrà fáwọn kí ẹ wà nínú àdúrà fún ìyá wa tí ó ṣe olóògbé zumaun jẹ́ sẹ́dámẹ̀ antoinette ìyàwó balaro kó la kó gbà ní afẹ́fẹ́ rere báyìí la ó ṣe ṣe àwọn ìsìnkú rẹ pẹ̀lú ìnáwó wọn ní ọjọ́ àbámẹ́ta àbí ọjọ́ etí tí ń ṣe ojúmọ́ kọkànléní ọgbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní aago mẹ́jọ ni wọ́n gbé òkú tí wọ́n tẹ̀ sí pẹ̀lú orin lọ́tùnrẹ́sìn ní ṣáàchú lọ́hùn nínú ilé kọsí ní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe ojúmọ́ kínní oṣù kẹjọ ọdún tá a wà yìí ní aago mẹ́wàá pẹ́pẹ́pẹ́pẹ́ ni wọ́n gbé òkú ìyàwó lọ ní ojúlé ìjọsìn kátólíkì ti ṣáàchú lọ́hùn pẹ̀lú ibẹ̀ ni wọ́n gbé sin ìyàwó nílùú ṣáàchú gbogbo ẹ̀yin tí ẹ kọ̀wé sí àwọn tí ẹ bá wọn kẹ́dùn tí ẹ sì náwó sí àwọn àbí tí ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìgbàlódé tí ẹ ṣe ohun gbogbo fún ìmúlárugẹ àwọn ètò yìí láti fi kẹ́dùn pẹ̀lú àwọn wọn ní àwọn kí n pátápátá àwọn wọn ò lè gba ilé ẹnìkọ̀ọ̀kan yálẹ̀ fi kí n pé ẹ ku àdúró tì kí ẹ wà nínú àdúrà fún ìyá wa kí ohun olúwa kí ó gbà ní afẹ́fẹ́ rere ìyẹn gbogbo àwọn ìdílé zumaun ti ilé àpàgbẹ́ pẹ̀lú balaro ti dasazumẹ àwọn ni wọn kí n nípa ayẹyẹ ikú ìyá wa tí a mọ̀ sí zumaun yẹ sẹdámẹ antoinette ti ń ṣe ìyàwó balaro yẹ kí ẹ wà nínú àdúrà fún ìyá kí olúwa kí ó gbà ní afẹ́fẹ́ rere yẹ ibi ni àwọn ọmọ àwọn ètò ìtọ́jú ti ní dúró ọ̀dà ọmọ yín àbúrò yín ta mọ̀ sí michel osumare mọ̀mọ́ sí orúkọ mi ànọ́lọ́wọ́ ikú ànọ́lọ́rùn ìbùkún àti àbọ̀ ọlọ́run ọba lókè ọmọ bá ẹnìkọ̀ọ̀kan wa gbé àádágbére fún wa pé ọ̀dọ̀la pẹ̀lú olórin wa tí a mọ̀ sí òṣèlú ọ̀dọ̀la o.